kẹrin nínú oṣù kẹjọ ọdún tamọ sí oṣù ogun ọdún ẹgbà ò lé mẹ́rìndínlọ́gbọ̀n kí n pe ẹ kú dédé wo yìí ẹ wá kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mélòógún ni òjò lè ṣe wá ọmọ yẹn àbúròyìn tamọ sí michelle dosunmu ní orúkọ mi arákùnrin wa ti amọ sí isa oúnjẹ badawi àwọn ni wọn bẹ ní òwúrẹ rọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn lókàn ìtumọ̀ láǹfààní láti lọ nípa rẹ̀ ní àwọn wọ̀nyí yẹ gẹ́gẹ́ bí a ṣe ń ṣe ọdún àwọn òrìṣà wọn ní ọjọ́ mẹ́ta òtútù láti fi ṣe ọdún yìí mọ́ bí ó sì lọ gbà á fi tó wa ní etí orí ní abẹ́ àsírá tó jẹ́ orílẹ̀-èdè wa yẹ ó jẹ́ nǹkan tí a gbẹdọ̀ gbélárugẹ kí a mú gẹ́gẹ́ bí àwọn àṣà wa gidigidi ọ̀kan láàrin àwọn tí wọ́n ń kọ́ nípa ètò àṣà mímú ọkọ̀ mímú ọkà wọn fi ohun mélòó kan tó wa ní etí tiẹ̀ gbọ́ àwọn aṣàlàyé ní àsìkò yìí pé ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí ìṣẹ̀lẹ̀ kànṣu kàǹdé ti rí ìtúsílẹ̀ láti ilé ẹ̀wọ̀n wọn ó ṣàlàyé nípa rẹ̀ bí ààyè bá gbà wá àwọn tí wọ́n ń ṣe àwọn olùdarí ojúlé ẹ̀kọ́ gíga ti ilẹ̀ benin wọ́n ti ń ṣe ìwọ́de káàkiri láti jẹ́ kí wọ́n pàdé àwọn ọmọ wa tí wọ́n gba ìwé ẹ̀rí tí a mọ̀ sí bak tuntun láti tọ́ wọn sí ọ̀nà àwọn ipò pẹ̀lú àwọn ìlànà tí wọ́n láti mú tọ̀ fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́ a ó ṣe àlàyé nípa rẹ̀ wọ́n yìí ni àwọn ìlànà àwọn ìròyìn láti lọ nípa rẹ̀ bá wa lọ ti yá o

ẹṣeun mo kí n lẹ́kàn sí pé ẹ kú àsìkò yìí bí mo ṣe wí jẹ́ àìní ṣàìmọ̀ gẹ́gẹ́ bí olóde wa àgbẹ̀tò alárugẹ nípa ètò ọdún àwọn òrìṣà jẹ́ wọn ní ọjọ́ mẹ́ta ni wọ́n fi ṣe nígbà kan kọjá ṣùgbọ́n ní àsìkò yìí ọjọ́ márùn-ún ni wọ́n fi ṣe gẹ́gẹ́ bí ohun tàrí gbalátẹni tí ń ṣe alákòóso ayẹyẹ ètò ọdún òrìṣà yìí tí a mọ̀ sí máwùyàn kápò nílùkútọ́nù ni ìròyìn wáyé pé yóò bẹ̀rẹ̀ ní ojúmọ́ kejì filọ ní ojúmọ́ keje oṣù kínní ọdún 2023 ta láti bọ́ sí ṣùgbọ́n nínú àwọn ọjọ́ márùn-ún náà wọ́n ní àwọn ọjọ́ méjì ni ìjọba yóò yà sọ́tọ̀ tí wọn àwọn ìyàwó gbé nínú ilé tí wọ́n sì sanwó fún àwọn òṣìṣẹ́ jẹ́ eléyìí tó fàtàkì pé wọ́n fọjọ́ kún gẹ́gẹ́ bí àlàyé ẹni wà wọ́n jùlọ máwùyàn kápò òun ni pé àwọn àjèjì àwọn àlejò wọn wá láti ilẹ̀ òkèèrè láti jẹ́ kí wọ́n kópa nínú ayẹyẹ ọdún náà pẹ̀lú àwọn ọmọ ilẹ̀ benin tí wọ́n bẹ ní ẹ̀yìn odi jẹ́ ó yẹ kí wọ́n dáyè láti jẹ́ kí wọ́n sọ ọdún náà bó ṣe tó àti bí ó ṣe yẹ ọjọ́ mẹ́ta tí wọ́n fi ṣe ọdún náà yẹn kò tó ìdí nìyí tí ìjọba orílẹ̀-èdè benin wọ́n ríjìnlẹ̀ pẹ̀lú ẹni tí ń ṣe alákòóso àwọn ètò yìí máwùyàn kápò láti jẹ́ kí wọ́n fi ọjọ́ méjì kún tí ó fi jẹ́ ọjọ́ márùn-ún tí wọn yóò bẹ̀rẹ̀ ní ojúmọ́ kejì oṣù kínní ọdún 2023 filẹ̀ ní ojúmọ́ keje ǹjẹ́ oṣù náà gẹ́gẹ́ bí ohun tàrí gbọ́ ní àsìkò yìí inú ìtẹ̀síwájú wa àní orin ti ilẹ̀ benin lábẹ́ àsíá ta máa ń kún ó jẹ́ orin kan tí ó rí gidigidi tí ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ mú gẹ́gẹ́ bí àwọn àṣà wa eléyìí tẹnu arákùnrin wa ta mọ̀ sí Káyọ̀dé ẹ̀dàn jáde tó jẹ́ ọ̀kan lẹ́rìn àwọn tí wọ́n ní ìmọ̀ nípa mímọ̀ kọ mímọ̀ ka àwọn èdè jẹ́ ní pàtàkì èdè Yorùbá jẹ́ wọ́n ní ó jẹ́ ohun kan tí ó dára ó pọ̀ jù tó yẹ pé abálẹ̀ jẹ́ kí ní àwọn ojúlé ẹ̀kọ́ kékeré kí a máa sọ àwọn èdè wa yóò jẹ́ nǹkan tí ó wúlò torí pé bí ẹ bá gbọ́ orin náà tí wọ́n bá ń kún ní orin abẹ́ àsíá yìí ó máa ń rú àwọn èèyàn lórí ìwọ náà ọmọ ìdájú pé nítòótọ́ wà ní orílẹ̀-èdè rẹ tí ó ń gbádùn wọn èyí tún wá jẹ́ ìgbésẹ̀ kan tí ìjọba gbé láti jẹ́ kí wọ́n fi wá ní ọ̀dẹ̀dẹ̀ àwọn ará ìlú ní abẹ́lẹ̀ torí pé bí àwọn tó yẹ pé wọn ò tiẹ̀ lọ ní ojúlé ẹ̀kọ́ wọ́n máa ń gbọ́ orin yìí inú wọn máa ń dùn pé ìjọba náà ka àwọn sí nítorí pé èdè wọn náà ni wọ́n fi ń kan orin àsíá lẹ́yìn ìgbà tí ó bá ti kúrò ní ojúlé ẹ̀kọ́ ó yẹ ní àwọn ojúlé iṣẹ́ ìjọba kí a máa lo àwọn èdè wa bó ṣe tó àti bí ó ṣe yẹ Káyọ̀dé ẹ̀dùn wá ṣàlàyé lórí ohun pé ṣe àkàwé mi ló kan pé àwọn aláwọ̀ funfun ni wọ́n dìwà mọ́ nígbà kan rí tó jẹ́ pé wọ́n fún wọn ní ipá láti máa wí àwọn èdè faransé ó dàbí ọbadànjọ́ kan tí àwa náà wá ní àwa tún láti sọ èdè faransé mọ́ jẹ́ ànígbàgbé àwọn èdè wa torí èyí ló yẹ kí a gbé èdè wa lárugẹ bó ṣe tàbí ó ṣe yẹ kí a mú gẹ́gẹ́ bí àwọn àṣà wa ẹnikálukú ní èdè rẹ̀ kí ó máa wí kí a máa kọ́ àwọn ọmọ wa kí wọ́n mú èdè wa wí gidigidi bó ṣe tó àti bí ó ṣe ní àwọn ojúlé ẹ̀kọ́ àní ní àwọn abúlé yóò jẹ́ ohun rere fún ẹnìkọ̀ọ̀kan wa ó jẹ́ ohun kan tí a gbọ́dọ̀ ká sára sí gidigidi lọ́jẹ́ ọ̀rọ̀ tẹ́tẹ́nu ẹni wa àwọn gílọ̀ tí a mọ̀ sí Káyọ̀dé ẹ̀dùn jáde ní àsìkò yìí nínú ìtẹ̀síwájú wa láti àsìkò mélòó kan lọ ni ẹni wa àwọn gílọ̀ tí a mọ̀ sí ìjìnlẹ̀ Kàndé Kànṣú ọ̀kan lárin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò tí a mọ̀ sí Democrats ni wọ́n tó jẹ́ pé wọ́n ti wà ní ìtìmọ́lé ẹbu ìjọba tí a mọ̀ sí grass presidency yìí ti ọdún òmìnira tí wọ́n ṣe kọjá ǹjẹ́ arákùnrin wà láàrin àwọn tí wọ́n gba ẹ̀bù yìí tí ó fi rí ìtúsílẹ̀ láti ilé ẹ̀wọ̀n jẹ́ ọ̀kan ẹni tí ń ṣe agbẹjọ́rò rẹ̀ olùkọ́ augustin abọlá jẹ́ òun ló ṣe àlàyé lórí ohun yìí àbàló augustin àbàló pé kò sí ohun kan fún ẹni tó jẹ́ ara tòun tí òun tọ̀ lẹ́yìn ẹni wa òmùjọ́ tí a mọ̀ sí jìnnà Kàndé Kànṣú yìí pé kò sí ìbànújẹ́ kan fún un ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ tọ́ yẹ pé wọ́n fẹ́ bí lọ́rọ̀ wọn ní òun ó fi àsìkò sílẹ̀ láti jẹ́ kí òun ṣàlàyé ó gba ẹ̀bù èyí tí ń ṣe ti ìjọba èyí tí wọ́n ṣe ní àsìkò ọdún òmìnira ó wà láàrin wọn jẹ́ ẹni wa òmùjọ́ tí a mọ̀ sí augustin àbàló yìí ó ní ó jẹ́ ohun kan tí ó dára ó pọ̀ jù pé àrẹ́lọ́dẹ̀ ìgbésẹ̀ tó gbé yìí ìgbésẹ̀ kan tí ó da ni tí inú àwọn dùn sí ìgbésẹ̀ tó gbé torí pé ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe òun nìkan ni wọ́n rí ìtúsílẹ̀ ọ̀pọ̀ láàrin àwọn tí wọ́n bẹ ní túbú ní ilé ẹ̀wọ̀n náà ni wọ́n rí ìtúsílẹ̀ pé àwọn mìíràn tún bọ̀ sọ pé wọ́n tún ní wọ́n rí ìtúsílẹ̀ yìí pé kí ó máa tẹ̀síwájú nínú rẹ̀ kí àwọn tó kù náà kí wọ́n rí ìtúsílẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ jẹ́ ìdùnnú àwọn ará ìlú ó dá ẹni wọn àwọn jùlọ ṣàlàjọsú òun wá ṣe àlàyé lórí
ebun ijoba pelu etin se ti ase awon asofin ti amo se amnesty je o se ya o soro lori yato to me ninu re pe etin se ti ijoba eta mo si ebu ijoba yi ta n pe ni gas presidential yi je kuno awon asise kuro je o fun eni ton ni idande ni lati fi ku ni ile won ye won won yi ton salaye pe eta mo si amnesty ti ebun yi lati owo awon asofin ni eleyi man ti wa pe o ma nu gbogbo awon asise eni ton pelu gbogbo awon ti won ro mo patapata ti won fi sasise yi ko ni je oni kan gbogbo awon ti won ro mo tun fi sasise na ni wo na gbogbo awon asise won patapata je yato tun be larin ebun ti ijoba pelu ebu ti amo si amnesty ti etun to wa awon asofin jade ni arakon marshal josu fito wa ni eti ni asiko yi o da lati lo si bi opin awon iroyin tojo ini ni mo lati fito wa ni eti ni asiko yi pe awon ti won se awon olori ti won dari awon mo ojule eko giga ti ile bine won se iwode ni gbogbo ile bine lapapo iwode damo si lati je ki won to awon omo ti won gba iwe ere titun koja yi ti idanwo ti awon si back lati je ki won mo awon opo ti won lati muto je ninu eto eko won ohun na ni o waye ni ojo ana tin se ojo aje ni ojule eko giga university lu paraku ibi ta npe ni amphitat mill ni won se ipade na labe ni tin se oga gba ojule eko giga yi lati fi to won si ona pe eleyi bi o ba se bawo la se se gba yi bawo la se se eleyi gba ni ge bi won ti oni to fi gba eyi ojo yo ko awon mo baka na ni awon obi awon mo won ni mo lori awon ti won mu se ni ojule eko giga ki won le to awon mo si opo na ki o le ye won ni ojo la ki won ba je ki won ma mu ba mu opo ti ko ye je ni won sise na fun je anyone won go isaka yusau abudu karim ohun na wa salaye lori ohun ipe awon ojule eko adani pataki bi merin ni o wa pelu awon etin city ijoba sugbon ninu awon imuse tan pe ni filie yi on lo bi on lo bi ogoro meje ole mokonla to nbe ninu awon eto na je eni kanuku pelu opo re ni ko se en to le mo eleyi tan awon gbona yo ninu re ki won fi ko awon mo ni je gege bi arakore fi to ani eti pe eyi o je igbese kan aje ki won fi to awon mo ti won gba iwe eri titun ni pa eto ita mo si back si opo ti won lati muto fun idagbasoke eko won ni ojo ana ni ile iwaye ni ojule eko giga ti ilu paraku ibi ni a o mu awon oloyin tojo ti ni gunle mo ki pe ku asiko wa je gege bi awon eto mo si alaye lori eyi tin se odun awon orisa pe ojo meta ko tun tun omo je ojo marun ni won ma fi se odun na sugbon ninu awon ojo marun na ojo meji won so di ofo ti won ma so fun awon osise a soro nipa orin ile wa tin je to je orin asia eni wa won bi lo ti amo sika ode edun oni ki akasara se ohun yi yo ye wa ni ojo la e ta fi tesiwaju ona je itusile eni wa won bi lo ta mo si jine kansu kande to je okan layo awon omo egbe oselu alatako ta mo si democrat ti won mu nigba kan ti ori itusile e ta fi kenyin lo to je kiko awon omo si bi eto opo tun lati muto ni ojule eko giga ti university lu paraku je bi ni a o mu awon oyin to je te ni gunle mo ki pe eku asiko wa oruko mi omo won julo ta mo si michel dosumu arakorin wa eti amosi badawi nje sule awon ni mo be ni orero fun wa ipade wa ni wa yo ati dunu adagbere fun wa pe o digbade o dale ni agomisa ko ya seju mi dogun ere o

bẹ̀rẹ̀ àbí tẹ fẹ́ bí fún àwọn ẹ pè wọ́n lórí ẹ̀rọ ta mọ̀ sí 01 99 99 70 09 àbí kẹ́ ẹ pé èyí ta mọ̀ sí 01 40 42 99 99 ẹ tún lè kọ ìwé sí wọn lórí.